Ìgbìnì kì í awúwo má ṣe é pé ọlọ́wọ́ gbọ́gbọ́rọ́ sí ìyọmọ rẹ̀ lọ́fẹ̀ẹ́. Pátápátá ọlá porogodo yìí àlàfo fún gbòò.

ọjọ́ ayé ọmọ ènìyàn ọ̀dà kí n fi gbé wípé ènìyàn á sì bá a ṣẹ̀ sí òdòdó ìṣòro. Ṣùgbọ́n bí afẹ́fẹ́ bá rí fẹ́ kọjá lórí rẹ̀, a rẹ̀ dànù, ayé rẹ̀ kò sì rántí rẹ̀ mọ́. Ṣùgbọ́n títí ayé fẹ́ olúwájú yìí yẹ̀, sí àwa tí ó bẹ̀rù rẹ̀, òdòdó rẹ̀ wà lára àrọ́mọdọ́mọ.

0: hottest job for Naija FM 102.7.
1: Ọ̀rọ̀ wo la ń fi yin ọ̀rọ̀ tó dáyé ọ̀run? Ẹni bá mọ sọ máa wí jà. Sọlọ́run ọ̀rọ̀ ta kìkìkì ta ò lè kìtàn. Olórúkọ rẹpẹtẹ ti jẹ́ orúkọ.

tẹ́ tẹ́ kán ṣe lọ́rọ̀ ti wà. Ṣóun ló ṣẹ̀dá gbogbo ọ̀rọ̀ tá ń fẹ́ ni. Mo rò ó títí báwo ni bá ti ṣọpẹ́. Ọpẹ́ dì í hun, ọpẹ́ dì í dé. Ṣẹ́yìn lolúwa mi o. Ẹ̀yin lọ́lọ́.

0: Àwọn ọmọ jẹ́lọ́sí mi, wọ́n fa wàhálà níta, wọn ò máa jẹ́lọ́sí mi. Àwọn ọmọ gúchigúchi, trap ló ń jẹ ẹrọ di richi richi. Àwọn ọmọ USA pẹ̀lú.
1: No louder.
0: Ó yá àwọn ọmọ Pablo tí wọ́n bá mọ̀ wọ́n ṣàpọ̀. Tí wọ́n bá dẹ̀ mọ̀ wọ́n mọ Ramajago. Táyọ̀ mọ̀ èèyàn Samuel Eto. Àwọn ọmọ wa ti máa gbọ́ sọ̀rọ̀ sókè kíjọba ti máa gbọ́. Kọ́ tó dé àwa ti máa lọ tí ní làmàgbà tó bá gbé tiwa lọ. Àwọn ọmọ Twitter.